0: Mini. Nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ Ọlọ́run, mo ti dẹni ìgbàlà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tú àṣírí ogun ayé mi. Ìránṣẹ́ Ọlọ́run mẹ́nuba ìṣòro mi ní ọjọ́ ìsinmi June. Tó sọ pé ìsọjí òwúrọ̀ ìsọjí òwúrọ̀ iṣẹ́ ìyanu ni ọjọ́ ìsinmi yẹn. Ni wọ́n ní pé jẹ́ kí tálákà wí pé mo di ọlọ́rọ̀. Wọ́n ní ìwòsàn fún iṣẹ́ mi. Torí pé iṣẹ́ mi yẹn ó ti fún làálàá tó wà nínú iṣẹ́ mi. Àwọn tó ń bá mi ṣiṣẹ́ mi ìrówó sọ fún wọn iṣẹ́ tó tẹni bíi mẹ́ta àbí mẹ́rin tó yẹ kán ṣe mí nìkan mò ń dá ṣe. Ó di àìsàn, ó di gbèsè, ó di àìní sínú ayé mi, ó di òṣì àti ìṣẹ́. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tí ìránṣẹ́ Ọlọ́run mẹ́nu ba ìṣòro mi, ìyípadà ọ̀tún ó bá ayé mi. Bákan náà ni nígbà tí àmúrasílẹ̀ fún ìsọjí yìí, olùṣọ́ àgùntàn state over sí àwa sọ wípé a máa bí ọmọ GCK ní oṣù keje GCK oṣù keje ọjọ́ àkọ́kọ́. Ọmọ mi bí ìbejì obìnrin méjì. Nígbà tí mo ronú orúkọ tí mo yẹ fún àwọn ọmọ yìí, ẹ̀mí mọ́ fún mi ní Isaiah 62:4. Ó ní a kì yóò pè mí ní ìkọ̀sílẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni a kì yóò pe ilẹ̀ mi ní ahoro mọ́, ṣùgbọ́n ó pè mí ní Efsiba àti ilẹ̀ mi ní Beulah. Nítorí inú Ọlọ́run dùn sí mi, a ó sì gbé ilẹ̀ mi ní ìyàwó. Mo dúpẹ́ torí pé Ọlọ́run mú ìlérí rẹ̀ yìí ṣẹ fún mi. Orúkọ àwọn ọmọ náà ni Efsiba, Beulah, Febe, Priscilla. Àdúrà gbé mi, àdúrà lérè, goodness, mercy. Níwọ̀n náà ṣe wá síbi ìsọjí tàbí tó ń ní àsopọ̀, Ọlọ́run yóò fún ọ ní iṣẹ́ ìyanu rẹ lórúkọ Jésù. Praise the Lord.
1: Na dance and say na call ye. Bray ese wa ma GCK. Oso form ma ma to so say. Ye ma be bring na road be ye. I will be bia be bad crusade ya say. Na o ma na to so sa na ma ne be free o. Yarwa wo mre yarie ni nyina be tu ayira. E yakopo adum. Esie esi autosor bi ni se erade bebo GCK ma na erade ama no nyo no ankasa wa ni mo erade ama no ntafo abo undi we ni de erade ayama na nyimre so erade aye niema kase bi so ama inu abai. Yeah, right, yeah.

0: Yeye Awurade ayɛ. Yentie adanse ɛtɔ so Esther Lamina. Yenye Awurade ayɛ. Ifiri Zadar region adodo. Madansi nsɛ na ɛteɛ. Bɛyɛ fie mmiɛnsa na mnya yɛ mu kuro. Na ɛba pɛ na ɛyɛ mmea anadwo yi ɛhyɛ aseɛ metumi nkoto na ɔsɛ meda hɔ. Ɛmda kɛtɛ so te anwummere yi ɛna mehyɛ me ho sɛ mɛba asafoma no mu na Nyankopɔn nnipa bɔ mpa yɛ wie no mehunu sɛ yaw no nyinaa ni hɔ bio yɛnyi Awurade ayɛ. Deɛ ɔdi adanseɛ di adanseɛ fa ne yɛfrɛ no ɛyɛ ayamkuro ɛma wo yaw ebi a yɛforo ɛyɛ adeɛ a ne yɛyɛ a no ɔnso se wɔtumi kora mu no mu ase nanso Nyankopɔn nipa bɔ mpaeɛ saa yaw no atu ayera Esther bɛtumi akoto ne ahwɛ sɔre gyina naa so yɛnyɛ Awurade ayɛ. Deɛ ɔdi ma ɔdi adanseɛ no ɔlade kpokpɔ adekpadwo adegbe yi toa so ɛ.
1: Àná bọ́dẹ̀ sọ fún mi pé kò sí wàhálà pé ti bá máa wá kí n sọ fún mọ́mì mi síbẹ̀ bí mo ṣe ń sọ pé mo fẹ́ máa múra pé kí n máa bọ̀ mi ò mọ orú ẹ̀mí tó kó sí màmá mi nínú tó jẹ́ pé wọ́n sì ẹ̀fẹ́ kí n wá ṣùgbọ́n mo lo ọkùnrin fún wọn mo sọ fún wọn pé kọ́ máa wọ̀ rí pé ọba tó ń sebẹ̀ kò kúrò ní di àrò pé mo nígbàgbọ́ pé ogun ìmọ̀ àṣẹ ṣùgbọ́n bí dádì ṣe ń gba àdúrà tó ń ṣiṣẹ́ ìyanu yẹn lọ mo ṣàfi ọkọ̀ọ̀kan mo fi ń gbàdúrà mo dẹ̀ ń bọ́ ọlọ́run mi sọ̀rọ̀ yìí pé kọ́lọ́run jọ wá àjòjú àdúrà kò tí mi kó má yẹ pé màá wá bí lásán màá tún lọ lọ́wọ́ òfu ṣùgbọ́n bí ọ̀rẹ́ mi kan ṣe wà níbí ìbàyìí tó ń sọ̀rọ̀ pé ibí ìbàyìí dùn òun tẹ́lẹ̀ pé òun kọ́ wo bẹ̀ bọ́yìn ṣe àdúrà yẹn pé òun rẹ̀ wo bẹ̀ kò sí bẹ̀ wọ̀n mi ìmọ̀ ẹ̀mí tó kọ̀ tàn mí wá mo kọ̀ dẹ̀ wo bẹ̀ kíní yẹn náà tóbi níbẹ̀ tó yẹ pé àti jẹran ó le kókó fún mi ni mo kọ̀ dẹ̀ wo bẹ̀ mo débẹ̀ mi ò bá mọ́ bí mo ṣe wá débẹ̀ tí mi ò bá mọ́ mo wá wò pé ṣé mò ń lálàá ni mo fọ ọkàn bẹ̀ mo gbára mi gidi kò sí ẹ̀rọ mi kò ṣe kankan ohun tó mú inú mi dùn tí mo fi wá sọ tẹsímọ́nì ni ẹ̀ pé ọlọ́run ṣe ohun ńlá tẹ́nìkankan ò lè ṣe nínú ayé mi ìtọ́tún ṣe ìkejì ni wípé sickness kan náà tún wà nínú ayé mi tó jẹ́ wípé tó bá ṣe mí bà bí wárápá ni tó jẹ́ wípé ó mú mi di èrò ẹni tó wà ní àrò owó tó ti ná sí àrò gan kódà gan àwọn òbí mi ò lè kà á ó dé pé dáàdì wálé gan tó dẹ́ wípé wọ́n sọ wípé ṣé èmi ló yẹ kí tún máa náwó yẹ lórí ni àbí wọ́n ló yẹ kó máa fún mi lówó mo ní kò ń ṣe fọ́ọ̀tì mi ogun àkọ́bí yín náà ló sún mi dé gbogbo bíbá yìí tó jẹ́ pé mi àti dáàdì mi gan afẹ́ wojú ara wa lọ́jọ́ tí mo sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mo dúpẹ́ wípé ọlọ́run kò dojú àdúrà tì mí praise the lord
2: amen. I will bless God for tonight. Want to appreciate the presence of some of our PFN officers.
0: That was my teacher. The Adansia, Yenya Bemay, Edien, Yen, and Tremasel, no one mania, na mania no, na a ye will be our famu, Rade. Ede nisaka brati na saa amani ne tue frini pedium. Na nikonso. Na yene yenonso. Acha onoso paana. So nyangu puni babo mpaya na jui. Nikondi yenonso tuwa yera. Rade ama nafahu diye kura. Efri na amani yenye na emu. Yishire rade di nye rade aya amano. Yenye rade aya. Yẹni asọ EFL officers a ẹnadu ọba yẹ yẹni mmerẹ sẹ ẹbẹtu abomu nyinaa di yẹni asọ sẹ ẹmu bẹka yẹn ho yɛbɛsɛ yɛka kyerɛ obia sɛ ɔkyena dwumadiɛ ɛtoa so ɔkyena wo nkɔ ama woate na wahunu neɛ adwo awurade ayɛ neɛ ɔyɛ no adwo yi ɔbɛyɛ aboro so ɔkyena wo yesu din no mu bra ɛne wayɔnkofoɔ mmara ɔma ɔmo ɔhaw ɔma ɔmo fa amanneɛ mu aha yɛ amanneɛ no ano yie bia awurade bɛyi wɔ amanneɛ no ano wɔ yesu din no mu yɛsɔre nyina na so hyira awurade din neɛ awurade ayɛ no anadwoe hyɛ awurade animonyam nhyirae awurade de ama ne nkurɔfoɔ anadwoe yɛyi na yɛnkamfo no bie w'ano ne hyira awurade din hyɛ awurade din animonyam wɔ ne a awurade ayɛ da no ase ɔne ahyɛ aseɛ yie paa na ɔbɛtoa so kyira no ɛbɛdɔre sɛ kyerɛne nso ɛbɛkɔ n'anim yɛhyira no da awurade ase ɛma adom tumi ɛne wo nsera a ɔde maa nyankopɔn nnipa no anadwo yi yɛhyira awurade din yɛmmɔ mpaeɛ yɛgya yɛda w'ase bɛbrɛ anadwo yi yɛhyira wo akra anya nkwagyeɛ yɛda w'ase ɔn a w'asade wɔ maba gyidie mu yɛda w'ase adanse a yɛteeɛ ɛfa adwuma a woyɛeɛ ho ɛwɔ w'abɔdeɛ mu awurade animonyam ka wo din wɔ yesu din no mu agya yɛbɔ mpaeɛ sɛ nhyira wo de ama ɛbɛtena hɔ da wɔ m'abrabɔ mu ɔwɔ yesu din no mu na deɛ woayɛ nnɛ yɛ awurade yɛhyira wo yɛsɔfoɔ yɛwoma agya wode ne yɛ adwuma yɛde animonyam nyinaa ma wo yɛgye di sɛ ɔkyena ɛbɛyɛ kɛseɛ asene nɛ wɔ yesu din kɛseɛ no mu yɛkɔɛ mpaebɔ no sɛ awurade w'anim kan ne yɛnkɔ agya yɛda w'ase sɛ mpaebɔ yi wɔyi ano ɔ yesu din no mu ɛne abɔ mpaeɛ ɛda w'ase bebree ɔkyea no paa gyidifoɔ nyinaa nhyia mu no no nso mɛnyi wo mfirim na afei awoforɔfoɔ no nso ɔkyena dwumadie sonko ɛwɔ hɔ ma mfa mo ho nyinaa nhyɛ mu